0: Ìdìyanu ó yá máa sẹ̀, tí ojúmọ́ bá ti mọ́ nìrì máa ń sẹ̀, ojúmọ́ ní mọ́ kiri ó máa sẹ̀, àṣẹ olúwa ni. Gbogbo èèyàn sán bí àkókò èrè òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa. Apọ́sù Dr. SM Mustapha JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run Seed of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kilometer 54, Lagos Ibadan Expressway, Lufuwa pé ìpínlẹ̀ Ogun. Apọ́sù Oya.
1: Àwọn nǹkan kan ń bẹ bí ògo bí ògo bí ọlá bí ọlá bí àsìkí èyí tí èèyàn fi ń jẹ́yàn láyé ayé máa ń pa mọ́yàn lára ìyẹn ni pé wọ́n ti pa stáàmù lára gbogbo ibi tí ayé ti pa mọ́ ọ lára lónìí olúwa jìdìde ìràwọ̀ rẹ tí ayé ti pa náà ẹ̀ òṣùpá rẹ tí ayé pa náà ẹ̀ òòrùn rẹ tí ayé pa náà ẹ̀ tó fi dàbẹ́ pé iná tiẹ̀ wá ń jó àjò rẹ̀ yìí mo tan iná ọlọ́run yí ọ̀ka lórúkọ Jésù ó yá kó jìdìde padà sọ pé ìwọ ògo mi
2: ìwọ ògo mi
1: ó yá jí sọ pé ìwọ ògo mi
2: ìwọ ògo mi
1: ó yá lọ kárí ayé
2: ó yá lọ kárí ayé
1: sọ pé ìwọ ògo mi
2: ìwọ ògo mi
1: ó yá tan ìmọ́lẹ̀
2: ó yá tan
1: ìmọ́lẹ̀ in the name of Jesus wàárí ògo lò ògo rẹ̀ á jáde ìràwọ̀ rẹ̀ á tàn Jésù olúwa wa mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run jákèjádò àgbáyé ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi mo gbàdúrà lórúkọ Jésù àánú láti ọ̀run wá kó wọnú ayé rẹ̀ in the name of Jesus ọ̀sọ̀ọ̀sẹ̀ ọjọ́ ni ọlọ́run máa ń gbénú ayé wa ṣèyanu ó máa ń náwó agbára àti ọwọ́ àánú mo kàn fẹ́ ká yìn léni mo fẹ́ ká gbéga ẹ ti mọ ni tí mo máa ń kọ òun náà la máa ń kọ wà á kàn gbọ́wọ́ ẹ̀ sókè pé

0: Oluwa Seun Bamidele, mo je ikona workers ni Igondo. Olorun o ti se ore as in orere pupo ore biribi fun mi o, bo mo je nkan to je pe mo ma tiju ati jade then mi ma kon lo sori altar ma lo dupe npe Olorun se bi oba mo ti mo pe wa o ti ma jeje ma so eje yen lori altar and that's all. But gba ti baba ti so pe gbo awon to Olorun sori fun they come and testify, so I decided to come here to come and testify, as in to say my testimonies through this place. Omo wi ju afefe ni mi, so mi eyan kan na lo kan je ki ma gbo. So eventually I started hearing igba ti mo bere si ma so re majemu, mo ri pe nkan bere si ni ma change, because like 2-3 months mo kan gbo mi, mo kan wo pe is a normal program, but mo discover pe tin ba ti gbo ire owuro yen tin ba pray adura tin ba gba Olorun ma nse. So there was a time to je pe won ta mi lofa igba yen mo ri ju afefe ni mi ni ese mi to je pe I couldn't walk, ko sik mi ifese gba mi fi go ese yen kan dede wu mo pe ki lo sele, what is happening. So ejo yen mo se wa gbo ire owuro ni aro ojo keji, baba wa ni ororo mi de ni ororo le as in anointing oil. Baba ni o le jo ororo to nlo kitchen gan abo mi sa gbe wa ki ka ko gbe si di meji oko fi gbadura. Baba wa bless ororo yen enjoying mo lo ororo ni kitchen mi. So just like that, oh, I said, mo se no wu si mo gba bere antibiotics and the rest of it to wu si laarin 2 days ti mo foro pa be se yen se gbe niyan. So igba ti mo wa move away kuro ni bi ti mo ngbe ti mo wa bere si ma wa si church were mo mo mo ide ti ijo se bi oba mi na ti lo some years nibe ni Igondo branch yen. Mo mo mo se dey ijo se bi oba ijo ki n wa moto ki n kan lo last card mi ki n fi wa si church to je pe awon to ba sumo mi ma kan ni a e fun mi lo moto mi no wo moto ti ma fi lole. Olorun wa se were o wa da pe ise ti mo nse na ko ni mo nse o wa da bi pe ibe yen, because I'm into teaching, awon lessons kan wa yo fun mi to je pe asiri yen o de n bu. Igba ti baba tun ni ka ma gba adura iranlowo ni last year, o sa ni aaye gbadura iranlowo kini kan fun wa ni ose ti a lo fi re. O ni ore kan to je pe igba ti mo se first degree mi on la mora ko se pa close be na, she was just my course mate. So a ko man kira o ni mo fi ri pe o da ko je pe you be at peace with every person you're working with. So ore yen a ko man kira. So after a while she started seeing my post on TikTok, the Facebook, because my mama play and worry Christian, my mama jo. So people come to my this thing, to my page. So she's just like, oh my, there is she only lay. So she now chatted me up on there, but she turned on to fail call, okay, one Germany. So she's been living there. Wow, okay, one belong me, but will she cope in Nigeria? Money, mon teach, only own teach. Teaching, she teaching, oh, what is she? Private school for that matter, but yeah, ati wa se po Olorun gbo ni. So after a while she was even the one bothering me, only a ohun lowo, but she ton ba fun me ni 500,000, she mo le ma fi wa nkan se bo se send 500,000 that imagine to him me gbaro owo yen. That was the first time ti mo gbaro owo yen mo le re ni pe at most pe yan fun mi lowo ri pe 100 mi re ni fun mi 200. But this lady on her own, she just sent 500,000. Mo ya oko yo 50,000. Mo ba cash. Mo lo fun daddy mi pe ore mi help mi pe cover mi dupe, and that was all. I'm saying all these testimonies because of asa pe anytime awon any to Olorun se re fun ti won ko lati jade pe ki won jade as in cause, and that is why I'm saying my own name bo won se se yanu ni. So irajo yen wa ro mi lorun to je pe emi gan wa won pe ase Olorun to do sin bayi e ma binu Yoruba mi. Then e ti mo tun fe so pe ni pe nibi ise mi o ni oga kan o ma ma ba yin se o ma ma ba yin rerin o, but a ma pa yin ijo to ba ti ki mi to ba ti ba mi se eye ju mo mo po ti se nkan. arasha fun mi pe something is happening o sha ko ba yen o lo papo mo awon mo students mi kan won pa iro yen to je pe e mo iro to jo teyan won ri pa bo eni to wa so fun oni ka won ko se loko oru pe koko take action against me Irania, oh mo this lady she's not like that mi e se pe wa se conference ni mo sha de ko ka gbogbo ese because ijo to ko se meeting gan won pe mi si o ko fe jo sun principal won pe awon board gbogbo won joko won pa awon mo emi gan ton rojo won ko script mi leyin mi won act e won produce emi o si nbe at the end of the day the principal she wani she has to be there but won wa ni ka awon mo yen kuro won wa ni jo keji won wa ka gbogbo kini yen mo wa bere si ma so gbogbo e leyo konkon ba si be se mo se wa e mo emi na note e down because I dey call wa pe ka ma take note of things mo wa so mo ani ko ma pe awon mo yen ko ma jerry gbe abi ko ma jerry against anyone at the end of the day asiri sha tun ko to di pe mo kuro ni arojo ti won pada pe wa yen mo lo si di calendar mo ni olorun se bi oba o gbudo gbeja mi because e mo ko paro to jo teyan ijo yen jo mo mi emi de je yan kan to be naturally so awon iro yen o wole e mo ki ran wole ko fi teyan bi ran yen se wole niyan mo wa lo si di calendar yen mo wa gbe owo si bi baba se baba olorun se bi oba mo lo gbogbo iro to pa mo mi yi mo fe ka siri yen tu ni eni mo ni eni to de se to je oga yen ki asiri e tu ko ke asiri e su si bi nibi ti ase o ni wa ijo yen ni mo de bi se ti oga mi so pe oya o lady yen o se be oya e je ka hold meeting bo se pe mi si meeting yen ba siri se tu awon asiri mi wa tu gbogbo bi eni yen se ma lo parapo ma won students to ma ko ba teachers ba siri se tu ni in fact ke wa wo olorun sa gbe mi ni ja gbogbo eyan wa bo be mi se mo ifowo leran ti mo won pa aso olorun se bi oba tusin o dun sin bai o mo se ni ki mo pe wa
1: eh sape oluwa
2: oluwa
1: olurun lowo mi da
2: olurun lowo mi da
1: olorun dari e wa
2: olorun dari e wa
1: je ko ran mi lowo
2: je ko ran mi lowo
1: in the name of Jesus ori social media ke mo jo ore atijo ko ni lewo se wo lo nse oni ti sa ni ti sa bo ni se npe o order send account number 500 grr ni account le kan na just like that eh loruko jesus ti nazareth yala lo ni social media ni o yo pade re ni o ani ala nu atolura lowo re o ma pade
2: amen
1: in the name of Jesus
2: amen
1: adura re tone ore re tone loruko jesus yo sile ko ayo in the name of Jesus
2: amen
1: ototo logun iranse so pe oni parent o sai san e ma gbo o e ma gbo o nigbati ya re sai san o wo kini o se ko mo because won lo ma lo eje park marun now won so pe ko lo mu 500,000 wa enikan je ebun 500,000 won ni ko lo mu 500,000 wa o ni ko ni 500 lowo ibo no ti 500,000 se yo fi ya re nle nbe ni ya lo nta ni wo
3: tori o komi ni fe mi o lara awon mo je n lori afefe ni o daje mi na ti meri o oluwa ti ya ni ninu odun mi o mi dupe o o lo eri mi lo baye pe ara mo mi mi o ya gan ara won ya gan ti serious o de n pe mi lemewa sọ pe mi o ko je ti test kan fun won o se de won fun 20,000 ọ̀tọ̀ jí bí aago mẹ́rin ọba nípa pẹ̀lẹ̀ ṣe wà ayé gan pé ọ̀ lajúmọ́ ọ̀dẹ̀ jẹun báníwẹ̀ ẹgbẹ̀gbẹ̀ lọ sí hospital lajú ìmọ̀tọ̀ dé hospital ọ̀ bá pẹ̀lẹ̀ ṣe fèsì àwọn test again 20,000 mo tún send díẹ̀ ìgbà tí sọ́tẹ́ máa jáde ọba sọ pé kò sí ẹ̀jẹ̀ kankan lára màmá mọ́ kò sí ẹ̀jẹ̀ lára màmá mọ́ kẹ́ kí ló fẹ́ jẹ sí àgbàlagbà padà kí la fẹ́ ṣe báyọ̀ pé àwọn yìí di ẹ̀jẹ̀ páàkì márùn ẹ̀jẹ̀ márùn dá èlò ni ẹ̀jẹ̀ ọmọba fún 100,000 pé ẹ̀yàn kan 100,000 pé ẹ̀jẹ̀ tí wọ́n yẹn òun ló hàn jù negative kì ní nǹkan sálọ pé ẹ̀jẹ̀ yẹn pé káwọn tó rí gan 500,000 dá mi ti gbọ́ mò ń bọ̀ láti mi ò lè lọ síbẹ̀ o àmì kan já mi táwà àbíṣẹ́ nígbà tó di kan bíi 8 tí mo kó ìbíṣẹ́ tí mo dé ilé mi ò lè sùn lẹ́kọ̀ọ́ ń gbàdúrà ni nígbà tó di pé aago mẹ́rin tó pè mí mo ní mo láti five máa kú nígbà tó di five tí five thirty tún pè mí mo ní mo ti ń bọ̀ dájú nígbà tí mo wẹ̀ tán mo ní ẹtì ẹ̀ gbọ́ wọ́n pè mí ní ibẹ̀ yẹn nísìn kò sí owó kankan lọ́wọ́ mi tí mo fẹ́ mú lọ kí ni mo fẹ́ mú lọ sí ọlọ́run má dojú tì mí mo ṣe gbé omi ọrọ̀ tó mi rà padà lórí pẹpẹ mi nìyẹn n bá mú ike òróró mo dà sínú ike òróró ó kún mo sì gbé lọ hospital àwọn náà ṣe bá ní ṣé mi ni ọ̀ndúndé mi àìmí lọ́ndúndé pé dókítà fẹ́rí mi ni mò ń bọ̀ nà ẹ̀yìn ọkọlọ màmá tí mo wá wò nà nígbà tí mo dé inú rúù mi màmá wà n bá gbé wọn n bá wọn àbúrò mi àwọn sísítà mi n bá gbé wọn n bá ní kábúrò mi ṣí omi yẹn n bá dà sí wọn lẹ́nu mo dà sí wọn lẹ́nu kí mo dà sí wọn ní orí dà sí wọn gbára n bá tẹ wọn padà sórí bẹ́ẹ̀d n bá lọ bá dókítà tọ́tọ̀ bá ní abọ́ tí wọ́n pẹ́ látàná mo ti pẹ́ jóná láti kọ́ bí five ló má bínú pé ibiṣẹ́ tí mo wà ní ní ayé tán ni ẹ ó yẹ ká tiẹ káwọn tó gbẹ̀jẹ̀ yẹn fún wọn pé torí ìjẹ́tọ́ lára wọn ó ti bí a 10% pé ó rẹ̀ ti kéré ju pẹ́ni tí iléeṣẹ́ àjẹ́ níta pé because àyà máa tún agbára àwọn ṣá mo níwẹ̀ nítorí tí mo wò yẹn wá mo ní mò ń bọ̀ ibi tí mo ti bá tọ̀ lọ́wọ́ ní àbúrò má pé pé wọ́n ní màmá o màá tó máa wo màmá kí ló ṣe màmá tí máa wo màmá màmá ti lajú láti five lánàá tí ò ti lajú tí kò dẹ̀ jẹun tó kàn gas ó ti lajú gas yẹn stop wá ní màmá tí kò lajú látàná tí kò dẹ̀ jẹun tó kàn gas ó máa ti stop lóòótọ́ dáàdì bí mo ṣe nẹ́nu ọ̀rọ̀ nìyẹn inú ayé bẹ̀rẹ̀ sí boost mo nà lè rẹ fìyàn ilẹ̀ má wọlé lórí ẹgbẹ́ tí n tó kún bí màmá ìmàlídé ni agbára ọlọ́run sísà mi ni àgbógbó ni àdúgbò àríbẹ̀ mo lágbọ́ torí bẹ̀rẹ̀ pé màá rí bẹ́ẹ̀ kọ́ dádì ọ̀rọ̀ tí mò ń sọ fún yín nígbà tí wọ́n tó bí 10 to 15 minutes màmá dìde jókòó fún ara ẹ̀ o gbogbo àwọn ẹ̀pẹ́ olúwo ṣé o màmá dìde jókòó nígbà tí mo fẹ́ jẹ́ ó sọ̀rọ̀ pé mo fẹ́ jẹun ọba lọ oúnjẹ fún oúnjẹ lọ́wọ́ oúnjẹ lọ́wọ́ lèmi kú ọ̀nbẹ lọ ní gbọ́dọ̀ta débi iṣẹ́ o nígbà tí wọ́n máa pè mí níbi iṣẹ́ nǹkan bí ara ń 5:30-6:00 nírọ̀lẹ́ ọ̀nà ọmọ ti ń de jókòó ó ti ń de ó ti ń káàkiri wọ́ọ̀dù o lóòótọ́ ni ọ̀rọ̀ tí mo sọ ti ṣe àbámá ti ń dé ẹnu múlá ní agbára ọlọ́run pé omi tí mo fún wọn agbára ọlọ́run ló ń ṣiṣẹ́ ẹ̀ pé òun ló wà ń bẹ̀ láti ìgbà láti bọ́sẹ̀ méjì nísìn ti ń de jókòó ó ti ń de ó ti ń káàkiri wọ́ọ̀dù o lóòótọ́ ni ọ̀rọ̀ tí mo sọ ti ṣe àbámá ti ń dé ẹnu múlá ní agbára ọlọ́run pé omi tí mo fún wọn agbára ọlọ́run ló ń